0: Tate cherisina, ta nga so ki jai tang riyan mada ki jebyo ku zyong to jala ti tongkong bepo ri. Te so soka ina long ju tukyo ri. Ta tarayi komo jase nyo na sanyi komo nga apyo zoni ta nyo tukyo ri. Ta te rantang kaya yo mara, te ki chimche ina ri yin jencha dojo te so.
1: Zi, zi, zi.
0: Ta yangcha te so ma wong pa jekong jekong chanro yo ri. Ma apyo pa ri, rantang te lo. Ta tarayi komo jase nyo yo na, ta tarayi chan na ya yo na, ta lop jo na tana jaka pambyo ya jen tana laya song tana. Tētū jāyīsēnā pāchā dāb jā nībjāla, mālāpa ngībā tāndā yōmā.
1: Zhē, zhē, zhē.
0: Tā tāndā yōndi mā tsō tsāngmā tētsō māpī pā rāngzōng jūchāla māngūpa jēgā nī jēgā chāyōndu. Tā tētā lopō lā nōpā yōmā, kōyō lā nōpā tāndā yōmā. Tēmā jāyīkā tā jālā nūrā. Tā ngā tsō tē pāmbyō kē tā gōngpā kā ndrū
1: ຈັ່ງປາຈາຍກະພໍວາສິນດຈາຍກະນະຈິນດາມນະຈິນດາມນະຈິນດາມຕານີ້ຫຼາສົງດຕາຈາສິນດາມດາຕັນຕະນີ້ຫາຍັງຕັນດາຕາເຕຊໍຊານນະຕັນມາໂປໄຊດນະເວເຕຕາເຕຊໍຊາມາສໍກະນະຍໍທະກະຢູ່ຣີຕາເຕຈິນເບຈິນເບຣີຍໍຕາລະຕັນສິກະຍໍມາຕາມາໂອປາຍາຈິກະເຊສົງນະຕາມາພິບັກມືປົງເຕເຕລະຕາພາຈິເຈການິນໂດຕນະເວນຕາງາກະມາໂອປາກະຕາຣັງກະສານຽສິນນະມາຈິນໂດຕາຣັງມາໄຣກະທົງໄຊເຕ xīb zāt tīn, āntōng dāi tōng nā, tēr tīn, mā māngbō sāi, pāchē tā māngbō sāi, pāchē tā pāmbyō kē, kēpī kāng nā kāng sāb sī, pāchē tā jirī sā nā sā.
2: Rē rē, tā sōng gīn chī kā pāyū lī yō tō kā zōtā tā nō nā, lē kā lī mā, mā nyē xī wā sā kā tō.
0: Rē rē.
2: Tā tsō lē kā chā nā chā nā lī xio rē?
0: Tā tsō tōng wā lē jī yō rē,
2: tōng wā lī nā sō jī.
0: Tōng wā lī nō sō jī. Lā dō.
2: Lā dō.
0: Tēnī nā jīn rē, tēnī tō kēn dō jī kā jīn chā yō rē.
2: Wā rē wā rē.
0: Pōwāndā, tani yī chā lūksāndā, tani rāmādā tani zōgā yōrī.
2: Tī tatsō yī nāl tā sā tānā rōngka mōnsō tī yī kā lāgzāl tatsō, hā kō, tī tatsō kōgī kī lēnyā zōndā rī?
0: Rī rī rī. Tā tōmā rī nī tōng chōngā nā tī rī jānā nī tā khanā nā yā sī sā tani gī gī kā shī dīndī shī yōrī.
2: Lāgzāl pā?
0: Lāgzāl pā.
2: Hō rī.
0: Mānda chō yā mā rī chūk chā yī nā pā chī kā, chī dīndī shī yōrī. Tā tē mā tsō sāne kē tā māng tsō tē pā hlāb yōrī.
2: Hō rī rī, lāgzāl hlāb kī.
0: Lāgzāl hlāb kī. Lo jay tanda la kuzhuk labi yori.
2: Ori ori.
0: Tataan rin tar sanik, mangzuk, rangang samba.
2: Lakza siang chub.
0: Sang tu chub na ta.
2: Zay zay zay. Zhaw na ba. Dering pe yung long ching nying ching le kong, kam ki long ching jia, nga dang ngay ju bi hulam xie bi le ching nang, nguan po chak xie dang, yang zhi dan ju ji bi mi cha de, xie yin yue bi, qi ji mun tu de, xin nang ye ba xie. Nguan po chak xie la chi, sanik mangzuk jia,
0: 過多共通的東西呢,三年的給班就共片著為忙也當,忙下也了片比,下瓦幾部的影比,當晚真進到。空氣。那個頭馬個頭,本的是那麼共通線呢,當三年的當不讓當的話,嗯,這個當當過忙族的加起不是個麼的。嗯,這個當10的,我們共片東的的。嗯,三個過多的,三個過多的,東的東,這種差的,我們 tā rōchina tā dōka zōdā tā lēnū zōsā, xiāng tōng kāng, tani tōngrā, tānda nōchī tōyōrī. Tā tārā lēnā sōchā tōngtā tōngchē lā, tsōngkāng chāy dō, tsōngkāng chāy pōyōrī. Tē tā jānāng lā mā ngō tū zōsā, tēnā shī. Tā mā ngō pā lā tā ngā sō pōchōng kā tē wā lāsā tōngchē nā, tā tānda kā tsōngkāng chāy pōchirī. Tani tānda zōn tā mā ngō pā tē kā shīzā tē jā chī chī tōng sarī, tā rāntāng tē tsāma khā kōyōng jirī. Tē khā kō tsā tē tani sāne mā zō kā tā rāng sāne kā jinchā rāntāng tā wā tē rāng kā tā dāgbō jā shī nī. Tā tē tī nī pāmbyō kāng lā kāng tsō yā jē tōng. Tā sā chā yēn pā lā pāmb kōng tōng sū tē nā chō jī. Tānda rīndō ngā tsō kā rāmbō chī sā chū tē tsāma dō lī tā bā tānda rīndō. Tā pē shā sā dō jī pā lā sā nā dō kā jā bō dō rī nā. Tā zā yī nā dō lī tā bā rī. Tani jōng sā nā dō rī. Sura sā nā tā jāng tō nā kā tā
2: dō rī.
0: Tā yō sā nā dō rī. Tā tē ngā tsō kā tā shīzā tē kō tō sā nā tā māng tsō mī tsā tē dō sā tē pāwā kā ngā bō mē tē tē tā tsā tō tē lā. Pāwā kā ngā bō tē nā dzang tō. Tani pā kā yēn jī yā kō sā shī kā mā tō. Tā rōmbō chī pā chā rā dō lī tā bā yā mā. Tō pā chā rā rōmbō chī mā rī tē rōmbō chī pā chā tē dō lī tā bā tā nā tani pā kā tā
2: yēn jī.
0: Tanda rī tā. Tā ngā sō hō mā rī nā jām sō nō nō bā lēn jī yō rī tā nā sē. Tā tē tā tā jē pā rā jām nā jām sō nō nō bā lā sō wā tā nā tsāng mā rā rā mā tanda chī lēn jī yō mā yō tā hā kō kā mā rī. Yē nā yā tā jām sō nō bā sē nā tā dō sō rā tē sō tsāng mā tā
1: do mang che chu de jam song na yore ta ru chok mak chen do yore
3: je je je
1: dong yin na ma chu jin ma do ta dong do ma ri te jam song na ri ta ma dai jam song na le yore ta su ra ten ri ta jam bo che zo chi te chang ma do chu ta yong ba do chang ma de jam bo chi ma ri te jam bo chang ma de do le to ba ta ten ra de che ti chi za te ba ta dong den de dong chi te zo che yin ta ni ta sa ni ge tong zai ya shi ya shi te song ga so ge ta rong ma zong ge yo ma ri ta ti na ni ta ko jo la ran tong da ma da yo ri ning chi do lan de na ta ran tong chi shi la zhe dong da ya ma ku du ku jia la de yo ji ri ta ruo qin de na ta dong da dong so ku du jia la yo ri te ya shi te ta rong nyan ma nyan sa ni la ma hong pa shi bia zo ji de ri xiang tong kang na jo ne ta ma hong ge ma ra ji ma la shi bia zo ji de ri te ni ge ta ta ang ni pa se nam jom ma da ta ten sa garan pa se ti so ta jin ko ndo zo ta rang la ke pin de da jin la ko ndo zo ta na zo ji de ri ta ya ki te ma on pa la ta ma so na po jung ge te wa la sa se nam ma jom ma da ni shan to ka za ji lu ka cha ji yo ri
3: la sa ji ji ho ji ji
1: ta ni pa yo le za ja ta ten de ma on pa la ta na ta ten ja ku jo nor nu ye na ta jo li ka cha ji ta na yo ri ta ni yo ko pe ji ku so la ta ma ka le ka ja chen po drop sang yo ti ta rang ke tan jong tang tel che ji ji yo di ta tel kam lo yo ri la ti ta nga ke kong hong de sen na ta ten de yo ri ta te ke nga ke pha yo la lang ka sen na ta yo ka ke ni li zo sa ta ji po yo ri la ta ngai ta na do ki sham tong ka ta te ke jap sen na me ta ti kho yo ta na ta lang ka zo sa ta de ja yo ta ti ta na ta dong wa rong ka ji ja te ta ja chan ta te tu go che chang tang sa ta ni ne ni cha chang zo ta go yo ri
3: ha re ha re
1: ta te ta ti ram ta na teni patata mi pachere nga bya nyesa tan nga nga ta nga ke tokpo khaji ke ta le re chi ba ke chung ba khaji ke do chung chom ra ja chen bo ta ja ba ten ta po ko do chom ra ja chi chi tri
3: ngo ji ngo ji
1: ta te so ta yo ko te so le wa yo ri jalam sam chai ding glam zo ri do ta sam chai ding jalam te janani ya plasa la yong go na ta ni shi te cha yo ri ngoma ndre na ta ndro tab de bo me ba ta jat ge yang zer chen bo ta la yin
3: ji
1: ta yo ko ta ndo ma ti nyu nyu ta cha yo ri
3: ji mon ji sa song ji jin ndro
1: song ji jin ndro yo
3: ji ji ji
1: ta lo ka she ge gong ni ta ma so she la se yo ra te ja te tong po ni ma so chang do ni se wi la se ri te ge ja te mai po te na mi ta ta de bo ta cha ho de te ni pa ge la sa la yong sa ge lam ta ni shi te ta cha yo ri
3: song ji ji le ni wa ta
1: te ni ta dong nga tso po ke makse ke che chu de da rong nga sun jai de na tan ngo se to bo yo ri nga tso kha wa jin to gang ke ro le se na mo chu ji ma do dra tung ke pom pung ke se na ji man ta to gang ke ta chon ng de ja chen bo ta yo ri la sun jai de na
3: o ri o ri mo ji san ro de
1: ro de ta ya khan de yo na ta lam ke so ni dra na bo ta kang mang bo tong ju yo ri to su ra ta na chu se na mo chu ka sa ka ni nga so ke lam ka ni su ra ta te so ta ro le ke deka mangpo tana yoko ke maik long spiu tuka mani yoko ke tan rodi ta te la tunchi tuyengu duwa ta tunchi mi na tekar yoko rwaal ta tan roma te mangpo yuwa maan tan tunchi kasi chao na tan roma te jemang tana ri
3: re re re roma ona lido linka non li ina re yon tuka tenzi kianzi kona ina re ngumi tomra ta tso ina re ta tana la ongli ka ma mongli ka chati nyo rgo ya
1: re re ta yoko wa koso ke ta mui zo wo te ta sani maksaya wa shilin ro ne ngupo maksaya wa sama mo selo ba
3: chona mo selo
1: chona mo selo de so long spyo de ne ri
3: ho de ho de
1: ten da yen de ta ta nan ro ta po jong ta sa ka chin to shi ge ta ron bo chi se na mo jo jin ma da ta yang zhe ge rai de zo ma ju ba de ne kan da yu ze ta te ge sta ni ge sa ma ge twa kan da ta sa ni ge zo ba kan da de so de chang ma long spyo ta ta ni de ni ya so na ta ga so pa yi ni ta ni shi ding chi zong na ta na ze ro gong ba se yo re ta ti ta ra yo go
3: ming da chi shi
1: zong da chi shi de cha yo
3: si si
1: ta ma mo ba la ta na yoko kem pachin pe so chechin de pachin yasari san tani yo ten de bita tani la yon na ta nak chot an tan so zong de so chama ta to gang ko chonong de ya chen bu tra yori
3: ma ji ji ma chin ro ko ro ko
1: an ro ko tani ten de bina ta ten chin ji gang gang sa ju ten ji ta ga ke gon hong sen na ma chou ji ma do re wa sen na ma chou ji ma do ten de ri ta ne pa la ta che yo de ta ngi chen bu ji dram ru sen na ta ka mo ri de ta rang ko hong ta ten de ri
3: la so la so La so tirin di gen nga tso le tsin non peba gadin che. Sengen rwa napa, ting di pyo yong long ting nyen ting le kong, kam ke long ting jia, nga dang ngay ju bi hiu lam hiebi le tsin xu ca. Le ting di zom rik dang nyen rin hiong kin, lo zang hirab, xie xie ting gui nang kin, jian tso pin tso la jie she. Da tso ma tse rin,